0: ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolate christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́lá fún Jésù kí gbogbo ẹni tó dìde tó dòwò kó dìde. Dìde.
1: Hallelujah. Ẹ jọ̀ọ́ ẹ kí hallelujah yẹn dáadáa. Torí àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe lónìí, ó yàtọ̀ púpọ̀. Kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn t'Ọlọ́run ti lò, ìyanu ńlá ni.
2: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
1: Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò tá a fẹ́ fi gbàdúrà. Kò ṣe tá a fẹ́ bèèrè lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé, ìkó lọ yóò padà. Bí agbára bá dé, ọ̀nà tó dí ọ̀la. Bí agbára bá dé, ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí 18. Ẹni tí ó káyà máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà, bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá? Ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá? Torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ, láti yẹ̀yẹ́ rẹ̀, láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni. Ó wí fún wọn pé èmi nìyí ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ ẹ̀mejì o, èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes, ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá? Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá? Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ́mi ṣemelé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí ṣemelé, ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí ṣemelé, ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró ṣemelé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi ṣemelé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá a bọ̀, bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀, kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kànjàngbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí, kí ni ẹ ń ṣe bẹ́ẹ̀? Ẹ lọ káyé wọn. Ẹ já mọ nǹkan tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. Orí ilẹ̀ tá wà dúró sí, ẹni tá a dúró tì ó lọ lọ́hùn. Láì dẹ̀pẹ́ rárá sà mọ̀, láìpẹ́ rárá, ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn kẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀, ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna, nínú ayé Sarah. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró, ogun ẹ̀gàn ṣe kí ni o? Ọ̀tan pátápátá. Láyé rẹ̀, ẹ̀gàn máa tán. Amen. Ye ye ma lo. Sugbon ani di agbara Olorun. Ani di agbara Olorun. O wa so fun won pe to ma se pe mele nwa. Emi na kuku ti mo pe nkan kan o sele. Mo mo pe mele nwa. Gbogbo awon to do ipata e je won ma lo o. Se ri eyin oluso agutan e je gbadura bi eni won wa. Nitori pe tani kan ba ku ninu ijo gba. Nibi to gbe josin iwo na nwa lati ba se eje. Ore godo mura gan ba na boyun ba bimo ti to dabi eni wi pe a dupe pe emi eye but oku omo lo bi kilo go pastor be yesa nto ba mo ti o ba da eni kan duro to se pataki ni bi ise ninu ijo to wa ko de ri ise mi o di liability si wo gan lorun a je pe won wa o na n fi se ki egbegbe odo re.
2: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
1: Elumi da lodo Olorun to gba le ti mo bi obirin, gba oko osun. Nitori wi pe eni ti won wa lo mura kankan kan ye. O de si pataki. Kani ko kan mura gan nigba ti mo ba n pe adua. Agbara la ni disa. Bagbara ba de awon to n patewo ni koko to n so koju fe ti wa na. Won pada join wa ni tori won o ri owo ta ni o owo Olorun lara wa. Yes, o ti o sele niyan ni je si waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu Jesu Oluwa tan ti pale re mo tan won ti gba ko pari nu sugbon iyanu lo je oba awon oba ta koko je ni kankan o fo kan si oba won ba jidide nle adiju olodumare ise awon apostle lori kene nbe yen e ka wara wara lati ese ikesan ehe a to paposu bi a tin wo a gbe soke awo sama gba Jesu kuro loju awon oniyeye to nwo ehe bi an ti teju mo oju orun. Yes, bo ti re oke ki esi won duro le ti odo won aha ki lo de te fi duro te won oke Yesu na yi Hallelujah, hallelujah. Gbogbo awon oluso ti ani won mo so oba awon oba igba ti oba awon oba yo jidide nle nse la won gan sibe ota to nso yo gan mo de fe ka mi yo lagbara o mo ni ota to nso to nwa bohun o ti se o si o ma gan. So ani di agbara Jesu nigba opin yi nitori pe nkan ti o to nkan lawe eyan pe ni nkan ninu we Matthew ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 e fon soke e soro gidi aha aha be ni aha latorun o yi okuta ko na lenu ona o joko le aha won wa riri oto eru ti nbe lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa. Ninu we Johanu ni ori kerin la nbe lati se kejila oni looto looto ni mo wi fun yin enikeni to ba gba mi go iru ise temi nse lo na yo se ani ise to tobi ju won yi lo tori ti emi nlo sodo ta ni o sodo baba so gbo wa ta wa nbi a ki ise eniyan lasan e ja gbadura bi eni ti ise eniyan lasan tori a fe ma lo ka ma pada keni kokan wa ma je risi agbara ta ni o agbara Olorun agbara la fe beere fun gbogbo awon tan kora awon jo bi Judas bi nkankan koro na lo ma gbogbo e ori oke bi ti Jesu lo ma nfara mo ibi to gbe ma ngbadua o je won o mo bi be ba fe mu e je nsaaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe ye eni to mo o to mo mi to rojo wa kiri ko mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun koni jima a fe beere fun agbara olohun tori pe lowo Jesu oluwa nikan so la so pe gbogbo agbara laye ati lorun nibo lo wa owo Jesu nikan lo wa do de se nikan kan ta asemele ju Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mura dada ni akoko kan seyin mo wa ninu ile lori Trista.
2: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
1: Mi mo bi ban si dowo won. Ninu isipaya yen, won de gbi ban dan. Won yo mi wo bayi. Won yo mi wo bayi. Won yo mi wo bayi. Ori ti starti mi na wa yen. Mo fori gbadua. Mo fori gbadua. Ojiji, gbogbo gba. Ti won yen ba yen. Ninu ifidi fo ni ba yen ba mi. Sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa nso fun mi pe ah iwo ko na yin ban Jesu oluwa na yin ni ban de nle ko ma yin mi mo ba be si yin le mo be si yin le e wo ibi o tan si niyan iru eyun le lomi pariwo ye mo si tan nitori pe ipon ti o tan yin si won o ba agbara Jesu lara won gugu eyan lo je pe ipon to ba won le ban pe si nitori pe won o lagbara bi an ti yin won ni ban won lo oke tele won ti ja wale ipon pe si ti ba won awon miran ipon okun ba won won ri bi tatijo mo alaafi awon o to nkan mo awon kan ipon iye meji ba won bi won ba de bi adua kaka kan po kan po ki won ma se daada emi yo ma so fun won pe ibo lo bi adua kalana ti o gba pe to lo nje ta e ba dua to ngan ti e gona je le lo ken lo wa mu bo iru awon fa yen la fe ki agbara Jesu oluwa ko fa yo ko lara wa gba ti mo ba fe pe adua lenu agogo die ye ina me lo se yen akorin ye ti korin daada be ti na ye o ti to gbogbo to ni o tori awon eniyan ti won fe ba yin ti won le yin ko leyin eyin leyin ori won ba jin gokiki aye fele tan gokiki gogo won awon kan kile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je ran se olorun to level kan to nsise tan we eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro o sin ti o le sele emi le fi gogo enu so fun yin wi pe lakoko ta de yi ninu ijo apostoli ti Kristi oluwa ti gba ogo mo loluwa gogo so fe n to wa legbe re pe oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo daada o bi Jesu oluwa oba se mu ti an sa gogo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won ke se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe beere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke beere bi eni ti o gba ri owo re ti run agbara ba de yo dide ona re ti di agbara ba de yo dide gbogbo n to da laye re pata lolorun ni agbara lati sajo niwon gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah e ba n ki dada
3: hallelujah.

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ̀ kú àlómọ́ ni. Ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè a lè gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ. Gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára Ọlọ́run kẹ́ ẹ lè tuntun tún padà.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: And if it had to be the Agbara. Ofeda Woling Kari, Ayarenja, Agbara Loni, Bagbara Bande, Washington, that will let you need a Sibu, you need a Siwaju. Would you do your number in Lori Joga Sosu? In your Mary? Or number in Lori Joga in your Mary? In my Mary, Riba Bangba, do any consume? Any gun water? Any gun lorry told me one? Ẹni kan jókòó kalẹ̀ olóhùn ò lè pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn tó bá pẹ́ tó bí yóò gbé báàgì yọmọ bá tiẹ̀ lọ. Gbagbara bá dé ẹnì kan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jẹ́ ẹ lọ mú nǹkan wá ẹ lọ mú nǹkan wá. Ọ̀hún ti a ní à àbí ò ti ẹ̀ mọ̀ pé ogun tó ti ẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bẹ́ẹ̀lì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọ́n ó ṣe kí ni wọ́n ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọ́n ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èyí ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ́ máa tún kọ́ yẹn ló tún kọ́ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ẹtì ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

0: sí bí agbára kò rọrùn rárá.
1: Step to the place of power in other nations in.
0: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
1: For God does give grace to people to get there.
0: Àfẹ́kọ́ ni ẹ ní ìgbà kẹ́.

0: fi ewé àkókò lé olórí mbẹ kò sáwọn tó gbìmọ pọ láti sọ pé ẹjẹ á fi jọba.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Àwọn wo ló fi ọjẹ́ tó fi ń jọba kan dá wà lóhùn.

láti dọmọ Ọlọ́run. Jehovah Shammai, Jehovah Ramani, Jehovah Elebinisa Alpha Omega ni. Ọmọ rẹ̀ kan ṣoṣo ni Jésù Olúwa, ẹni tí a fẹ́ mi mọ́ lóyún, ẹni tó ń ṣiṣẹ́ ìyanu ni. Ó jìyà lọ́wọ́ Pontius Pilate, ẹni tí a kàn mọ́gi agbélẹ̀rọ.